0: èèyàn mi ni ìka ènìyàn wà wá jápé mọ́ àwọn mẹ́ta ẹ̀ lè pa náà gbò mí ṣáájú anybody jókòó mama mo n gbọ́
1: ngbọ́ wa tó ìjọ kẹta tí mo mu omi yún bóyá ìtọ̀ fẹ́ jáde ni gbogbo bíbí wa ń ro mi
0: ìtọ̀ jáde
1: kò jáde mọ́ òróró tó wá fún mi mo bá rántí mo wá lọ gbé mo fi ra gbogbo ara mi gbogbo ẹsẹ̀ mi ti ń kú rìrìrì àtọ́jú ara mi látìgbà náà mi ń tọmọ ìgbà tí ń tọmọ tá a wá débi tí a ti dín nǹkan wọn wá ní kí ló dé aṣọ mi òtútù ni mo ní rárá wọn wá pe ọmọ ní bọ́tù wọ̀tà wọn ra bọ́tù wọ̀tà méjì fún mi mo wá mú wọn wá ní kí ló dé mo ní kò sí nǹkan kan mo wá sọ fún ọmọ ní wàásù ló mọ̀ gbé omi tó haúsá lè mímí ọmọ
0: ṣe haúsá nìyí ni
1: bẹ́ẹ̀ ni ọmọ jọ́sì ni mí mo kàn fẹ́ yorùbá ni mo ní wàásù ló fún mi ní omi àti òróró tí mo lò lọ́wọ́ ní wàásù yóò sì wà bá òun nípò di òru rẹ̀ bí mo ṣe lálàánú pé wọ́n gbé rọ́bà wọn bá tún ní kí n tọ̀ oorun tí màá sùn báyìí mo kàn fi ẹsẹ̀ gbá
0: rọ́bà sọ ni
1: rọ́bà náà ni
0: dandan kẹlẹ́rù ó gbé.

0: Sit down. Amen. Sit down.
1: Bí mo ṣe fi ẹsẹ̀ gbá rọ́bà náà dànù gbogbo abọ́ tán fi ń dáná nkankan, ọkàn
0: dà lójú ohun yẹn.
1: Lójú ohun ọkàn dà lé mi lórí ni. Bó ṣe wá dà lé mi ní gbogbo ara, àsáwọn náà ti jí.
0: Wọ́n jí.
1: Èmi sùn ní orí ẹni bí mo ṣe gbórí sókè bọ orí ojú èmi àti wọn kàn ṣe méjì ni. Wọ́n bá ní ẹ dìde orun òsì tẹ mọ sùn ní orun rádaràdá tẹ.
0: Ṣé lójú ayé wọn ti sọ yẹn?
1: Lójú ayé ni wọn ti. Bí mo ṣe jí báyìí tí mo mọ̀ pé èèyàn ṣe báyìí.
0: Èèyàn ṣe báyìí ọkàn lajú.
1: Bí mo ṣe wá ṣe báyìí mo kàn rí wọn lórí mi tí wọ́n ṣe báyìí. Wọ́n ṣe wá lé mi pé kí n dìde lórí ẹ nínú bí mo ṣe dìde nù. Wọ́n ṣe ń kanra mọ́ mi nù. Tí mo bá gbé yìí wọn ni mọ̀ gbé. Tí mo bá gbé tọ̀ wọn ni mọ̀ gbé. Wọ́n ṣe ní dẹrù mí ta tí wọ́n ní kí n máa lọ.
0: Wọ́n dẹrù yín ta. Wọ́n ní ẹ máa lọ.
1: O ní mọ́nítò ẹ fún mi ní owó tí n bá fi lè lọ ní ìsìn. Kò sí owó tí mo fẹ́ fi gba ilé àbí kí n fi ṣiṣẹ́. Wọ́n ní kí n kó wájú àwọn owó táwọn bá fún mi kò lè ṣàǹfààní fún mi.
0: Wọ́n ní owó yẹn ò ní ṣàǹfààní.
1: Wọ́n ní kò ní ṣe àǹfààní fún mi. Bí mo ṣe gbé báàgì mi nù tí mo wá ṣe àlàyé fún yín àyè lọ́wọ́ ní.
0: Ìyàwó. Ẹ̀yin lẹ mú wọn wá ni.
2: Dádì nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí wọn ní ìta ń bẹ̀ yẹn wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ti ń ṣe tẹsítímọ́nì yẹn fáwọn èèyàn èmi ò tiẹ̀ mọ̀ pé fámìlì mi gan ni wọ́n. Bí èmi wá ní nǹkan tẹ́ sọ yìí ó yẹ kẹ́ ṣe tẹsítímọ́nì wọ́n lẹ́rù ń ba àwọn wọ́n wá ní kò síbi tí àwọn ò dé sí. Mo wá ní màmá ẹ fi ọkọ̀ balẹ̀ mo ní kí wúrà tó dán mo ní yóò la iná kọjá. Mo wá ní màmá mo ní tẹ́ ẹ bá má ẹ̀ mo ní èmi torí pé owó ilé mi ti expire mo ní wọn lè gbà kí n fi wọn sí ọ̀dọ̀. Mo ní ṣùgbọ́n tán bá lè máa sun waiting room nínú garage wọn wá láwọn ó sùn títí táwọn ó fi ṣe ẹ testimony pé torí ẹ̀mí yẹn ń sọ fáwọn pé táwọn ò bá ṣe ẹ testimony pé ogun yẹn tún lè padà. Bí èmi ìwọ̀nba nǹkan tí mo bá wá ní mo máa wá fún wọn ní oúnjẹ mo wá ti ń bá wọn wá ilé pé tí wọ́n bá tiẹ̀ rí ilé tí wọ́n ó máa gbé pé wọ́n ó lè máa ta ọjà kéékèèké tí àwọn náà ó fi lè survive. Mo wá béèrè pé àwọn ọmọ ńkọ́ wọ́n wá ní wọ́n ti kọ ẹ̀yìn àwọn ọmọ sí àwọn.
0: Ọmọ mélòó lẹ ní?
1: Ọmọ mẹ́ta.
0: Níbo wọ́n wà?
1: Ọ̀kan ń bẹ ní Abuja, ọ̀kan ń bẹ ní Jos.
2: Pé àwọn ọmọ yẹn pé wọ́n ti kọ ẹ̀yìn wọn ló jẹ́ káwọn wá ṣe ọmọ ọ̀dọ̀ láti Jos wá sí Èkó. Mo wá ní pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe pé kán máa gbàdúrà. Wọ́n wá ní láti ìgbà tó ti débì mo máa ń kọ́ wọn wọn ò màdúrà gbà tẹ́lẹ̀. Mo sáà ń kọ́ wọn bí wọ́n ṣe máa gbàdúrà wọ́n máa ń kí.
0: Kí lẹ.
1: Èmi gbọ́ tí wọ́n máa ń wí ni kì í ṣe pé bóyá màdúrà mi gbọ́.
0: Ẹ gbọ́ tí wọ́n ń sọ bíi báwo.
1: Gbogbo ohun tẹ́ ẹ̀ máa ń wí èmi gbọ́ nígbà tí ò mọ́ mi la.
2: Mo máa ń wá kọ́ wọn pé bí wọ́n ṣe máa gbàdúrà wọ́n wá láwọn ò kì í sùn tẹ́lẹ̀ pé ṣùgbọ́n lẹ́nu ìgbà tí wọ́n dé bíbà wọ́n ti wá ń sùn. Mo wá ní ó yẹ kán ṣe testimony.
0: Ṣé wọ́n ń tọ̀ ṣe tó ń tọ̀.
1: Ọlọ́mọjẹ
0: awúsùbìláì. Awúsùbìláì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wò bí Jésù ṣe fún ìyá yẹn nísinmi. Ebi lọ ń gbọ́ in ti ń ṣẹlẹ̀ là wà ń gbé jáde. Ọdẹkùnlé ẹ̀ pàfẹ́ à ń lọ sórí Facebook mọ̀ ń lọ ẹgbẹ́ omi yín pàdé mi ń bẹ̀. Bàbá mi ń ṣe bẹbẹ Jésù yìí ń ṣe bẹbẹ jẹ́ a tún gbàdúrà sómi. O ní tọ̀tọ̀ burúkú kan mọ́ débi pẹ́ nìkan mọ́ lòtó ara rẹ̀. Agbára tó ń lomi àtẹ̀jẹ̀ rẹ tí wọ́n fi ń ṣòwò níbòmíì. Agbára tí ń gba àsìkí rẹ díẹ̀díẹ̀ mọ pàṣẹ kọjá bọ́ kọgbẹ kọ dàtẹ̀ mọ́lẹ̀ in the name of Jesus Christ. Ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹja lọ Facebook ẹja lọ YouTube ẹja lọ sórí TikTok. A ní ọjọ́ Saturday ní ìlú Osodi ẹ̀yin ará Èkó ẹ gba wòlíì ọdẹ ani fún ani gbà ni tá a bá ṣe láàrin aago mẹ́fà ìdájí nígbà tí ó bá fi di aago mẹ́sàn-án mẹ́jọ àbọ̀sí mẹ́sàn-án parí bọ́ ọ bá pẹ́ dé àwọn tí ẹ pẹ́ last week wọ́n rí pé wòlíì ọ̀dẹ́kúnlé ti lọ èmi ẹ waste the time o ẹbẹ́ ẹwòye tí mo lò lórí Facebook nísìn ẹwòye tí màá lò lórí rédíò nísìn kò jù bá ń lọ kí là ń ṣe tá à ń dò. Ewé ńlá primary school ti ń bẹ ní Osodi ni agbara Olorun ibe la lo ni ojo Saturday ni ago mefa idaji ewo gbogbo eyin omo Olorun mu ore isinmi jade eke baba mo fi rugun ile fun mi ni isinmi mu ida mewa isinmi am gbogbo eyin akobi omo te ti san irugun yin idiyele yin gbogbo akobi mama rubo iba si omo to sese bi to je akobi re ru ebo 1002 fun gba ti o ba fi di ola Friday mi ni soro ola ni o pari ola so ka le gbenu ko nbe bi ogo se nje ti Olorun gbogbo eyin te je akobi omo ru ebo 1002 Olorun pada gba ogo mi jade fun mi account number to ti re 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank biyan ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International ni o tun gbe jade eyin omo Olorun ti won bi loni da eyin wo leyin na mark wedding anniversary yin bi ti jeta be mi na se se e ma bo wa kunle eni kan ni wo le ese bibeli wo la fe ka iwe job la mo ti side iwe job job chapter 7 titi wo 12 e kunle abe e wo bi gbogbo e se nlo Jesu la fun ni nisin je wa gba Jesu ki n se ribo mi fun wo lo ba de ni igbala gbogbo eyin omo Olorun ti won bi eyin te mark wedding anniversary yin na wa kunle gbogbo owo mi soke oro bi ope oni tan ninu irajo re happy birthday to birthday celebrant happy wedding anniversary mo so le kan na fun gbogbo eyin te fe si testimony number te si testimony yin si re 080 88 71 65 66 080 88 71 65 66 send the message ire atanu ko ba yin God bless you.